ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ Apostolic Christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa Prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi ló fi gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò sí ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹ àwọn abá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Jésù ti Nazareti ni. Ó wí fún wa pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o. Èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes. Wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ́ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin ń sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ẹ ń ṣe bẹ̀. Ẹ lọ ka yé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì ó lọ́lọ́run. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀. Láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tọ́ bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti bàṣẹ ẹ jẹ. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀ yẹn ṣà. ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni tesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle adi ti olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. Yes. You know that if you do it, I'm walking. Yes, you know, you. Hallelujah, hallelujah. Well, go on, we'll lose what you know, woman, so about and walk back. You got you about and walk back, you did it, delay. This is not one gun, see back. Or tattoo, so you gun. Whatever, come here, you're not going to. Oni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 Everyone's okay. It's sort of giddy. Benny. Later on. Oh, you put a corner, Lenona. Oh, you call it. One worried. Oto eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto ni mo wi fun yin enikeni to ba gba mi ko iru ise temi se lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so go wa ta wa nbi a ki se niyan lasan e ja gbadura bi eni ti I se niyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma je si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon tan kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe beere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se ni kankan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe panda won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori ti starti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen bayen ninu ifidi fo ni bayen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Jesu Oluwa na yin niban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niye iru eyun le lomi pariwo ye mo si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipan to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won niban won lo kijele won ti ja wale ipan bi se ti ba won awon miran ipan okunrun ba won won ri bi tatijo.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yan pokan pokan ma se daada emi yo ma so fun pe ipo lo bi agba kan lana ti o gba pe ti o lo nje ta e ba du ato ngan ti ego na je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ina me do se yan ko ni ye ti ko ni daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin bo leyin eyin le yin o ri won ba ji ngo kiki aye fele ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olodun to lebo kan to n sise ta won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostle ti Christi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe n to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo didi ona re ti di agbara ba de yo didi gbogbo to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada e ba nki dada
2: hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlùmọ́ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ ẹ gba agbára ọlọ́run kẹ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láìfo ẹ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ ntọ́ba ẹ̀mú tí wọ́n bá bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹn kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọkan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọkan èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò máa bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ó máa rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá a béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá a wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yẹn ní o tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

wage mona dada o ibita lo kan yen te ba dele e lo joko ti dada eyin te je ran si olohun olohun kan fun wa lori ofe aso te mi woji ore ofe awon aporin ore ofe iba se pe jesu oluwa wo sokan to yato oni idi ki won so pe ta le wa o ye ki won fa so dam o ye ko fa la kan sara so re ti won e mo pe okunrin lanu se lo accurate telu gbogbo awon eyan ye sugar na be lara e yes o si nkan kan to kan olohun nipa ko to de tabi nkan kan in to se pataki fun oni pe o gbagbara olohun bo ba gbagbara olohun to ba wo singlet awon eyan yo mo pe okunrin lo wole ni o se pataki o okunrin kan jo ni ta je so mo jo lepo nbe yin adugo bi ti mo ti mo daada ni bariga abule nbe yin to ba nbo wa si bi isoji e je mo pe kiki po sweater ku lu bayi o na lo ma wo mo wa so fa awon eyan mo ni ka ni so okunrin yi e to wo lana na ri na lowo nje ta na lowo nje ri sugbon gba to soro bi ene ko ti ri mi tan emi na so mo ajo ni e ti dan kankan gba na o bo ti gba mic lojo na o ni bi e mu ta wa ti e wo o ti e ni la loju awon kan e wo mo ri to le meji o ni bi iduro wa o ti e jo awon kan loju o ni olorun da wa mo ah e wo ko to soro laarin iseju bi mewa iná ti bọ́ lẹ̀ èmi náà tún padà lọ náà gbó kan pé tó láríjì mi ò bàbá onísíngílẹ̀tì yìí ò láríjì mi ò wọ́n fẹ́ kẹ́ ẹgbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn ẹgbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí ló bá sì pé aṣọ lóró bí obìnrin bó bá sún pa ni nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni jésù wà wọn á máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá àjọ gbé o lé ilé ọba se jesu re ti kun ni mo ma bi alere o se pataki je to ko ni le kan si.

0: ẹnìkan ọdarúkọ ẹnìkan lágbájá ibo ló wà lába sọ pé ọdọ wa ló wà ẹ báwo lẹ ṣe lè gbà mọra kí ni a ṣe wọn ní ẹnìyàn pé àwọn lẹjọ ohun tó ti fàá tá a fi lé lọ ìyẹn làwọn náà fi pè wá lẹjọ ẹni tó pè é lẹjọ bá rojọ àwa tá a mọ nǹkan kan àwa lẹ wá pè lẹjọ on the 26th of October tá a wí yẹn nígbà táwa débẹ̀ táwa ń sọ̀rọ̀ wọn ní ká wá àmọ̀ pé ẹjọ́ bencourt nínú ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kejì ó ní àyè tí kóòtù padà bọ̀ wá ṣọ̀rẹ́ nítorí náà nígbà tẹjọ́ ti bencourt yẹn sunday school tí àwọn kọ àwọn ò lè fún wa ká lọ kọ tiwa are you hearing now wọn ní kí àwa lọ kọ tiwa ìyìn tó yẹ ká ti bẹ̀rẹ̀ láti july ká ti kọ gbogbo ohun tá a fẹ́ kọ ohun tí mo ń sọ yìí ẹ̀yin tí ẹ bá gba sunday school tó kọjá yìí ẹ mọ̀ pé ó late àwọn ọkọ̀ búùkù tí wọn ò lè rí because nínú ọrí ọrí we just printed 100,000 títí di àrí sunday àwọn ni gbogbo apáta lọ̀rọ̀ yẹn kọ̀ lẹ́ gbogbo alájòkó la put the sunday school yẹn together títí wọ sunday làwọn èèyàn wá bíṣẹ́ tá a fi rí sunday school yẹn kọ tán tí wọ́n fi print ẹ̀ tó fi jáde so àwa náà ti wá rí pé ó late bá ṣe sọ pé wọ́n print 100,000 báyìí la ní ibi tí ìyẹn bá ti dé ká dáwọ́ ẹ̀ dúró kó má bàa jẹ́ wípé ó ti late that was how that sunday school come up wọ́n sọ fún àjọ náà pé kọlùkálùkù máa ṣe kan tiẹ̀ pé after all the apostolic church at least christ apostolic church ọkọ ni wọn 1940-41 ni jáde ni wọn pèrà sí méjì pé at least wọn sì ń pàdéra wọn lẹ́nu tí wọn sì kíra wọn bóyá tó bá dọjọ́ iwájú àwa náà àwọn máa pàdéra wọn àwọn máa kíra so in tó fà á ti sunday school tó fi yàtọ̀ nìyẹn in tí mo ń sọ yìí bàbá yìí wà ń bẹ̀ àdéhùn wà dẹ́ ni president wà ń bẹ̀ mo wà ń bẹ̀ pr wà ń bẹ̀ general secretary wà ń bẹ̀ ojú wa ni kì í ṣọ̀rọ̀ pé àwa wọn mú information wa nígbà tí president wọn gọgọgọ sọ fún wa kódà mo rò pé tó yẹ ká ṣe ni ká dọ̀bálẹ̀ ká máa bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ máa bàdójú tiwa ẹ dá mi lóhùn ìgbà ó ti sọ bẹ́ẹ̀ what do we do we came back and begin to run helter skelter to put things together to make sure pé ojú ò tiwa ìyẹn ló fà á o so this time around part one la ṣe ní january to june lọ́wọ́lọ́wọ́ mo ti ń sọ̀rọ̀ sunday school ó dàbí pé àti báyìí kó sunday school àti àbáwọn kó sunday school ó ti jáde so ẹni tí ò bá tì ẹ sọ owó kẹ ẹ lọ kó sunday school bó ti rí nìyẹn tẹ ẹ bá wádìí tẹ bá ti rí pé tí mo sọ yìí ò kì í ṣe bẹ́ẹ̀ then ẹni tó bá yín sọ̀rọ̀ olùpùrọ̀ because I'm telling you what we went through àfi kí bóyá mi wà tí mi ò fẹ́ nu kàn torí pé mo sọ fún yín pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ for such many years ẹ mọ̀ pé ó ṣòro láti summarize ẹ̀ báyìí but the little I give to you.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yóò dá fún wa o.
2: Praise the Lord. Praise the Lord. Mo fẹ́ sáré lọ sí ìbéèrè mi méjèèjì.
0: Ẹ sùn kúrò lẹ́nu.
2: Ìkíní látọ̀dọ̀ àwọn bàbá alámòjútó àgbà ní ìrọ̀lẹ́ ẹ̀jẹ̀ta wọ́n ń sọ̀rọ̀ nípa bí tí bí agbára Ọlọ́run ṣe ṣiṣẹ́. Mo wá rí ìwòye mi látẹ̀yìnwá ó rí pé àwọn onígbàgbọ́ òní àmọ́ ń pe iṣẹ́ sàtánì lárugẹ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wòlíì wọ́n á sọ yí pé sátánì ṣe sàmì ṣe nìkan lára bí kíní kan bá ṣẹlẹ̀ òkùnkùn ló ṣe léyìí léyìí bá ṣẹlẹ̀ èmi máa ń béèrè lọ́kara mi pé ibo ni power of God ibo lágbára Ọlọ́run yìí wà ibo la gbé sí bàbá dé wàá sọ débì kan wípé tí wọ́n bá sọ yí pé ó kù tọ́ ọ bá gbàgbọ́ pé tọ́ ọ bá ti gbà bẹ́ẹ̀ wà á kúrò tọ́ wọ́n á béèrè pé ìbéèrè mi wá ni wípé ṣé ìmọ̀ wa ni òkùn tó pẹ̀lú agbára Ọlọ́run lónìí ni àbí gbàgbọ́ wa ti ń lọ ó ti do lọ sílẹ̀
0: ẹ ṣe
2: pé nǹkan ti sátánì lásàmọ́ number one

0: kí n bèrè kejì bọ̀.
1: Number two, ya.
0: Ìkejì, mo lọ sí ọ̀dọ̀ àwọn bàbá ààrẹ. Wọ́n bá wa sọ̀rọ̀ lánàá.
1: Ok, jẹ́ kí dáhùn tìyẹn, ààrẹ á dáhùn ní ìtẹ̀m̀bèrè yẹn. Amen. Ìṣòro tí a ní. Hosea chapter 4, verse 6. Ó sọ pé àwọn èèyàn mi ń ṣègbè àìnímọ̀. That is the problem. Tẹ́ ẹ bá wo ìjọ wòlíì, tí wòlíì bá ti bẹ̀rẹ̀ sí kó ẹ̀rù sínú ọkàn àwọn ọmọ ìjọ, ibẹ̀ lẹ́ ti gbọ́ pé Olúwa sọ pé ẹni tó bá fi jọ yìí lẹ̀ yóò tòṣì ju dálákà lọ, pé yóò tọrọ jọ kẹ́yìn ni. Ìwọ wa lọ lọ́run. Tó o bá ti jẹ́ pé ẹni tó bá fi jọ rẹ lẹ̀ yóò tọrọ jẹ kẹ́yìn, a jẹ pé májẹ̀mú rẹ kì í ṣe ti Ọlọ́run. Òun ti ní májẹ̀mú tó yàtọ̀ sí ti Ọlọ́run. Kọ́sọ́ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Amen. So àìní ìmọ̀ ni ìbẹ̀rù yẹn fi pọ̀. Ṣùgbọ́n tí tẹ̀yìn ọba ní ìmọ̀ Bíbélì jẹ́ mọ̀ pé mi ò lè ka Bible gbà yẹn, because mo rí pé ọjọ́ ń lọ. Mo kàn sọ pé ẹ lọ síbí. Nítorí pé bí ìgbà tá a dọ́fíìs, thank God, president mi, ilé adé àríran, ìyẹn náà adé àríran. Ẹyin náà rí wọ́n gbà tí Tinubu àti Peter Obi àti kínní, ẹ mọ oríṣiríṣi ọ̀rọ̀ tó jáde. Àwọn míì búra pé tí wọ́n bá fi lè pé kò ní sí ìbò, pé kò tiẹ̀ ní sí ìbò rárá. Ibẹ̀ ni kẹ́ ti ti ibi ìṣáná kí èso ògùn, kì í ṣe gbogbo àwọn tó ń dẹ́rùbà wá yẹn ni àwọn kan ní ọjọ́ swearing-in wọ́n máa rest Tinubu, gbogbo ẹ̀ á dàrú. Àbí gbogbo ẹ̀ là ń gbọ́. Àwọn kan dé, kódà wọ́n bá rọ̀ débi pé ọ́fíìsì tí a máa wọ̀ yẹn, gbogbo tébù tá a bá bá ń bẹ̀ ká pàrọ̀ ẹ̀, gbogbo chair tá a bá bá ń bẹ̀ ká pàrọ̀ ẹ̀, pé gbogbo ẹ̀ wọ́n ti ró ní wọ́n ti kí báwo lẹ ṣe sọ Yorùbá yẹn náà, wọ́n ti fi oògùn fi oríṣiríṣi sí. Wọ́n ba débi pé kápẹ́ẹ̀tì ilẹ̀ lẹ̀ ká yọ ọ́. Làwa wòra wa pé ibi tá a ti wòra wa. President ló sọ̀rọ̀, ó ní ẹ̀tì ẹ̀ wá náà. Èèyàn lọ Mẹ́kà, ó kú sí Mẹ́kà, wọ́n ní ó kú sí ilẹ̀ mímọ́. Àwọn kan kú sí Jerusalem, wọ́n ní wọ́n kú sí ilẹ̀ mímọ́. Àwọn tó bá kú sí ọ́fíìsì, àwọn ni wọ́n pè ní they die on active service. Ibo ló da ká kú sí, tá a bá tiẹ̀ kú bí gan-an. Eléyìí dájú gbogbo pé yẹn ṣé ikú mọ́tò ló yẹ kó pa wá ni. No. Làwa pinnu pé kò sí ìran kan tẹ́nìkan máa mú wá tí a máa fetí sí mọ́. Ààyọ kápẹ́ẹ̀tì, àgbé tébù kúrò, àgbé chair kúrò, ibẹ̀ làwa dùn ní. Bó o bá ní ìmọ̀ràn Ọlọ́run.
2: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Agbada ni tó o bá lè lọ, a pa ẹ kó tó di oṣù tó ń bọ̀. Tẹ́ni ẹ bá gbàgbọ́, ẹni tẹ́ ẹ bá dorú, ẹ lọ wo bó ṣe sùn, ẹ wo ibi tó kọrí sí, ẹ wo ibi tó kẹsẹ̀ sí. Ìwọ náà ò ní sùn ló máa ṣọ́bi tí ìyàwó kó ẹsẹ̀ sí. My friend, ó kàn fi ìrù para ẹ nù. Àwọn náà ló ríran fún ẹ pé òun lọ́lọ́run ní kó o fẹ́. Àwọn náà ló tún padà wá sọ pé Olúwa ní kó o pé àjẹ́ ni pé èṣù ló ran wá láti báṣẹ́ ìránṣẹ́ ẹ jẹ́. Èwo ni ká gbàgbọ́? Ohun tí mo sọ fún yín ni wípé Bíbélì sọ wípé bí ọ̀nà rẹ bá wu Olúwa, a mú kí ìwọ àti ọ̀tá rẹ kẹ́ ṣe kí ni kẹ́ ẹ máa gbé pọ̀ lálàáfíà. Tó o bá ti gbà pé ohun tí àwọn wọ̀nyẹn wípé ó kú dànù náà ni. So torí náà ìyẹn ti yanjú. Ìbéèrè ti ààrẹ ni kó béèrè báyìí.
0: Praise the Lord. Àwọn bàbá sọ fún wa lánàá wípé láti Port Harcourt wípé àwọn gbéra láti wá sí Èkó, wípé kì í tún ṣe nú ìjọ apostolic Christi pé àwọn lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ń sọ pé bí a sì lè máa kẹ́kọ̀ọ́ láti dàgbà sókè. Ohun tí mo fẹ́ béèrè lónìí ni pé Sunday school tá à ń kọ́ lọ́wọ́ ìdàgbà tó dúbọ́, wọ́n kọ́ níbi kan ń bẹ̀ wípé àwọn apostoli pé tá a bá ti ṣèlìbọmi tán tí a bá ti gbọ́wọ́ lé àwọn ènìyàn báyìí wọ́n nígbàgbọ́ pé wọ́n ti gba ẹ̀mí mímọ́. Wọ́n wá sọ̀rọ̀ kan bẹ̀ wípé àwọn tí wọ́n ń gbọ́wọ́ lé ni lónìí pé ó ṣe ní láàánú pé ẹ̀mí tó wà nínú àwọn apostoli kò sí nínú wọn, pé gbọ́wọ́ lé tòní àkóbánidásí. Ohun tí mo wá fẹ́ bèrè ni pé irú ẹ̀kọ́ tí àwọn bàbá lọ kọ́ níbi ogójì ọdún sẹ́yìn yẹn wọ́n ní kì í ṣe pàápàá àjọ CAC, ṣé irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ wò ń tà kọ́ láti jẹ ta báyìí? Èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo lórí ọ̀fẹ́ láti wà níbẹ̀. Ṣé irú ẹ̀kọ́ irú eléyìí báyìí séèyàn náà lè gbéra láti ká mọ̀ tiẹ̀ lọ síta mọ́ ká padà sínú ìjọ CAC? Mélòó láti lè bá irú ẹ̀kọ́ yìí bá? Ṣé kì í ṣe pé fóun gan ni tún fi àwọn èèyàn jáde tí tún sọ òun yẹn di ẹnu arinlẹ̀? Mélòó ẹ̀kọ́ ló dàbí eléyìí
3: tá? O ṣe ọ̀rọ̀ rẹ yé mi. Ohun tó ṣẹlẹ̀ ni pé